Ẹ̀ka sàn àsìkòṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú wá fún yín lọ́sàn-án tòní láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ṣàjọyọ̀ àdínkù owó ìgbòkègbodò ọkọ̀ tó wá sí ìdá 77% nígbà tó sì ń jẹ́jẹ́ fún ìdẹ̀rùn sí fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Olórí òṣìṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ògúnwè ló kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú sí Mẹ̀kẹ́lẹ̀ ti padà sẹ́nu iṣẹ́ báyìí lẹ́yìn tí ilẹ̀ Ethiopia tí wọ́n dáwọ́ iṣẹ́ dúró látàrí àwọn èèyàn kan eléyìí tí wọ́n dami àlàáfíà ró ní olúlu ilẹ̀ Tigray. Ààrẹ Trump ló ti bẹ̀rẹ̀ sí ní dojú kọ àwọn kò bá kùn bí ọ̀rọ̀ lẹ́yìn èrò rẹ̀ tó ní ṣe pẹ̀lú àti máa gbé epo dísù wọlé láti ilẹ̀ Russia. Nínú ìròyìn eré ìdárayá Sidoff òun ló padà sínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ti Corinthians. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti sọ̀rọ̀ jáde pé ìṣàkóso rẹ̀ ní pé ìdókòwò wọn nínú afẹ́fẹ́ gáàsì eléyìí tí a pe wọn ti ṣe ìfúnpinpin rẹ̀ àti mímọ ṣàmúlò àwọn nǹkan ìrìn àjò àti ìgbòkègbodò tó ń lo iná mànàmáná òun ló ti bẹ̀rẹ̀ sí ní mú ìdẹ̀rùn àti ìtura bọ́ ọ̀gọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn arìnrìn àjò àti àwọn tí ń jáde lọ́sọ̀ lójoojúmọ́ bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé àdínkù òun ló ti ń dé bá ìgbòkègbodò ọkọ̀ lásìkò yìí eléyìí tí a pe owó ọkọ̀ wọn òun ló ti já sí ọwọ́ ìsàlẹ̀ pẹ̀lú ìdá 77% lásìkò yìí. Ààrẹ tí a pe wọn láǹfààní àti máa fèsì sí àwọn èrì máa jẹ́ mìsó tí àwọn tí a pe wọn láǹfààní sí àwọn ètò wọ̀nyí tíjọba àpapọ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ fi síta lọ́jọ́ Àìkú Sunday ó ṣàlàyé bí àwọn ìdẹ̀rùn wọ̀nyí òun ló wà gẹ́gẹ́ bí ètò ìṣàkóso rẹ̀ tí wọ́n ti fi sí ọkàn àyà wọn láti rí pé wọ́n mú kí ìdẹ̀rùn dé bá wa tó lórí tẹlẹ̀mù pàápàá jùlọ bí ìnira ṣe ń dé bá àwọn èèyàn látàrí owó ìrànwọ́ epo tí a yọ lórí epo pẹtro lórílẹ̀-èdè Nàìjíríà èyí tó sì ń fẹjú mú kí àwọn nǹkan ìgbòkègbodò ọkọ̀ kódé tí àgbà kó wà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè ká káàkiri orílẹ̀-èdè yìí. Olórí òṣìṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé Honorable Ṣẹ́gun Ògúnwùyè òní pé ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ nínú ètò ìṣàkóso lónìí ti ṣọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2026. Ìfiṣẹ́sílẹ̀ Ògúnwùyè ló wáyé láàrin ọ̀pọ̀ àwọn èèyàn tí a pín wọn ní a ti yàn sípò tí wọ́n ti kọ̀wé fi ipò sílẹ̀ lábẹ́ ètò ìṣàkóso gómìnà Mákindé láàrin oṣù méjì tó kọjá sásìkò yìí. Nínú ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀ tó kọ lọ́jọ́ 12 oṣù kẹwàá, Ògúnwùyè kéde èròǹgbà rẹ̀ láti fiṣẹ́ náà sílẹ̀ lẹ́yẹ ọ̀sọ̀ka. Ó mọ rírì àìpa takuntakun àti àǹfààní tó rí gbà láti sin ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó ń ṣàkàwé àsìkò tó fi ṣe ètò ìsìn rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó ní àwọn àwòkọ́ṣe àti àwọn àṣeyọrí tó sì gbóríyìn fún àwọn ikọ̀ náà láti mú ìdàgbàsókè débà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tó ti fìgbà kan rí jẹ́ aṣòfin ló ṣàlàyé pé òun ní ìwúrí púpọ̀ láti wà nínú àwọn tí wọ́n pe wọ́n ní àkọọ́lẹ̀ nínú àṣeyọrí tí ìṣàkóso tó ń bẹ lóde èyí tó ṣe pẹ̀lú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgboyà eléyìí tí wọ́n ti láǹfààní àti ní lásìkò tí a wà yìí. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, Ògúnwùyè òun ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn nǹkan tóun yóò máa ṣe sọ́wọ́ iwájú láti àsìkò yìí yóò sì túmọ̀ ní ṣe pẹ̀lú ìtẹ̀sọ́wọ́ iwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ gẹ́gẹ́ bí o ti kọ́lẹ̀ nínú lẹ́tà tó fi ránṣẹ́ sí gómìnà.

Àwọn ẹgbẹ́ òṣèlú tó fi máwọn olùdíje sí ipò kan àbí omi ní a ti bẹ̀rẹ̀ sí ní ṣètò yíyanjú àwọn aáwọ̀ àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ èyí tí àjọ ilé ètò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC ti ń kó jáde fún ìgbáradì ètò ìdìbò gbogbogbò sọ́dún 2027 lẹ́yìn tí a pín wọn ni wọ́n ṣe àwọn àṣìṣe yíyọ ọkọ̀ àwọn olùdíje sí ipò gómìnà àti àwọn olùdíje míì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àti ìtẹ̀wọ́ iwájú eléyìí tí ó ti bẹ̀rẹ̀ sí ní wá ṣe ìfà àwọn nǹkan yẹn tó ní ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn àti mímọ mú kí ọkàn àwọn èèyàn kó máa kó sókè pàápàá jùlọ ló kan àwọn tó jẹ ẹgbẹ́ òṣèlú ọ̀pẹ inú eléyìí tá a ti rí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Nigeria Democratic Congress NDC African Democratic Congress àti àwọn ẹgbẹ́ òṣèlú míì òní apẹ wọn ni kálukú ti ń kanminú lórí bí wọn ṣe ń ṣe bí wọn ti ṣe ń wá orúkọ ọpọ àwọn olùdíje eléyìí tí apẹ wọn ni kò sí inú àkọọlẹ tí ẹgbẹ òṣèlú náà fi síta nígbà tí ọpọ àwọn òṣèlú ẹgbẹ òṣèlú ti ń bẹrẹ sí ní fura sí àwọn àṣìṣe kọọkan nínú ètò iṣẹ tí àjọ INEC ṣe àgbékalẹ rẹ lórí àwọn nǹkan tó ní ṣe pẹlú lásìgbò míì tí ẹgbẹ míì ń dá kalẹ pàápàá jùlọ nípa àwọn tó jẹ adarí inú ẹgbẹ òṣèlú ọhún orúkọ àwọn tí wọn fi ránṣẹ àwọn ẹjọ nílé ẹjọ àti àwọn ìgbésẹ míì wọn ni a pe òṣìṣẹ àkùnfà àwọn ìgbésẹ wọnwọnyí wọn ni lára àwọn ẹgbẹ òṣèlú àti olóṣèlú tí wọn pe wọn ni wọn kò láǹfààní láti rí orúkọ wọn nínú àtẹlédè náà láti rí ẹni tó ti gbà kan rí jẹ mínísítà fọrọ ìbáraẹnisọrọ àti ètò ọrọ̀ ajé tọrọ kan ọjọgbọn yisa pantami tó fi mọ tó jẹ olùdíje sí inú ẹgbẹ òṣèlú pdp sí ipò gómìnà ní ìpínlẹ gombe bákan náà ni ti ṣe akẹgbẹ rẹ náà láti ìpínlẹ ogun ọládi púpọ adébútú lára àwọn tí a pe wọn ni ó tún kàn nínú ọrọ yìí láti rí aminu gwazo ti ẹgbẹ òṣèlú ndc ní ìpínlẹ kano bákan náà ẹni tó ti gbà àkànrí jẹ sẹnitọ nílẹ yìí danjuma tela laha ní ìpínlẹ kaduna àti olùdíje láti inú ẹgbẹ òṣèlú social democratic party ní ìpínlẹ benue ọjọgbọn sebastian on

Ládùn ìròyìn ilẹ̀ òkèrè, àwọn arìnrìn-àjò ní apẹ́yà bẹ̀rẹ̀ sí ní gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú ti Mẹ̀fẹ́rẹ̀ nílẹ̀ Ethiopia lánàá. Eléyìí tó sì wáyé nígbà àkọ́kọ́ láti bí nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta, eléyìí tí wọ́n ti gbélẹ̀kùn pápákọ̀ òfurufú náà ti pa. Wọ́n pe àwọn olùdíje, àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú tọ̀rọ̀ kàn, wọ́n ní apẹ́yà dáwọ́ iṣẹ́ dúró ní olúlu ilẹ̀ náà. Pàápàá jùlọ ní apá àríwá ti Tigray lẹ́yìn tí àwọn ikọ̀ kan eléyìí tí wọ́n pe wọ́n ni wọ́n já àwọn agbègbè náà gbà tó fi mọ́ iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú àti pápákọ̀ òfurufú náà lọ́jọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án níbi tí wọ́n pe àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú náà sì ti láǹfààní àti dáwọ́ iṣẹ́ dúró pàápàá jùlọ ìrìn àjò àbí ìgbòkègbodò tí yóò bá gbé wọn lọ sáwọn agbègbè tí a mọ̀ sí Hai. Gẹ́gẹ́ bọ́n ti ṣe sọ, ìdápadà iṣẹ́ náà ló wá bí àwọn òṣìṣẹ́ elétò ààbò tó jẹ́ ti orílẹ̀-èdè àpapọ̀ ilẹ̀ náà ti rán láǹfààní àti bẹ̀rẹ̀ ìṣàkóso àti gbígba àkóso agbègbè wọn padà láti ọjọ́ kẹta oṣù kẹwàá pẹ̀lú bí àwọn tó jẹ́ àwọn ajìjàgbara tí wọ́n ń da omi àlàáfíà ró tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sá fún àsálà fún ẹ̀mí wọn látìgbà táwọn ọmọlógún tí wọn ti bẹ̀rẹ̀ ṣe akin. Ìròyìn kan ilé ìtàn pé wọ́n fi síta ṣùgbọ́n tí wọn kò fìdí rẹ̀ múlẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọkọ̀ òfurufú bíi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ní láǹfààní àti ṣe ìgúnlẹ̀ síbẹ̀ tí wọ́n pe àwọn èèyàn sì tún ṣetán láti rìnrìn àjò ní ṣísẹ̀ntẹ̀lé. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti ń dojúkọ àtakò púpọ̀ lórí ètò rẹ̀ láti kó epo dísù wọlé láti orílẹ̀-èdè Russia látàrí ogun tó ń lọ láàrin ilẹ̀ Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran, èyí tó ń tẹ̀ ọwọ́ wájú láti máa ní ipa lórí iye owó epo lórílẹ̀-èdè àgbáyé. Trump kéde lọ́jọ́ Ẹtì pé ààrẹ Russia Vladimir Putin òun ló ti gbà láti tú 2,300 tọ́ọ̀nù epo dísù sí ọjà ilẹ̀ Amẹ́ríkà àti ọjà àgbáyé lẹ́sẹ̀kẹsẹ̀, èyí tí ọ̀pọ̀ ìgbòkègbodò epo dísù mìíràn yóò sì láǹfààní àti tẹ̀lé. Èyí wáyé láìka bí ààrẹ Trump ṣe fọwọ́ sí òfin kan èyí tó fún ìjọba ilẹ̀ Amẹ́ríkà láṣẹ láti fi ìjìyà òfin tuntun àti owó orí kan orílẹ̀-èdè yòówù tó bá ń ra epo rọ̀bì àti gáàsì lọ́wọ́ orílẹ̀-èdè Russia. Àwọn kan lára àwọn aṣòfin ẹgbẹ́ ti Republican àti Democratic wọ́n ní àti kanminú lórí ìgbésẹ̀ yìí tí wọ́n sì gbà pé àdéhùn náà lòdì sí àwọn òfin eléyìí tó ń tẹ̀lé ilẹ̀ Amẹ́ríkà yàtọ̀ sí dísù eléyìí tí wọ́n pe ó ń lọ bí 2,300 tó ń lọ ti tọ́ọ̀nù tí Russia yóò kọ́kọ́ tú sí ọjà àgbáyé. Trump ṣàlàyé pé Russia yóò pèsè 2,500 tọ́ọ̀nù míì ní oṣù kọkànlá lẹ́yìn náà ni ó sì tún pèsè 1,000,000 tọ́ọ̀nù fún àwọn orílẹ̀-èdè gbogbo tọ́rọ̀ kan. Andy Burnham ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé orílẹ̀-èdè Russia òun ló dá sí ètò Brexit lọ́dún 2016 nígbà tó ń kìlọ̀ pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè France àti ilẹ̀ Germany lọ́wọ́. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan, alákòóso àgbà náà ṣàlàyé pé nígbà tó ń dé ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ àgbà tó ń sì béèrè nípa bóyá ilẹ̀ Russia ti dá sí irú ètò ìdìbò náà, wọ́n jábọ̀ fún pé irú ìdásí bẹ́ẹ̀ òun ló ti wáyé rí ní ọdún 2016. Ó ṣàlàyé pé ìjọba kò ṣe lọ́nà tó tọ́ láti fi tú àwọn aráàlú létí nípa ìgbìyànjú àwọn ará ilẹ̀ òkèrè láti dá sí ètò ìjọba àwaraawarú ní agbègbè náà. Síbẹ̀, Ọ̀gbẹ́ni Burnham wọn ni kò fúnni ní àlàyé kíkún lórí ìgbésẹ̀ tí wọ́n fi ẹ̀sùn náà kan ilẹ̀ Russia pé wọ́n ṣe tàbí bí wọ́n ti dá sí náà bó ṣe tọ́ lásìkò ìdìbò ti Brexit. Ẹ̀wẹ̀ mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè Stephen Doughty nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ BBC kò ṣàlàyé pàtó nípa ẹ̀sùn ìdásí náà bó tilẹ̀ jẹ́ pé wọ́n béèrè fún ẹ̀rí tó lè fìdí ẹ̀sùn náà múlẹ̀ láti mọ ibi tí nǹkan di dúró. Nínú ìròyìn eré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Corinthians ló ti yan Clarence Seedorf gẹ́gẹ́ bí olùkọ́ni àgbà tuntun rẹ̀. Seedorf tó jẹ́ agbábọ́ọ̀lù ọwọ́ àárín tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè Netherlands òun ló ti gba iṣẹ́ olùkọ́ni fún ìgbà àkọ́kọ́ láti ọdún 2019. Ẹni 50 ọdún náà ló ti fọwọ́ sí àdéhùn náà tí yóò wà títí di òpin ọdún 2027 ní àkókò tí wọ́n ti yàn. Corinthians wà ní ipò 16 nínú ìdíje Líìgì tilẹ̀ Brazil. Seedorf rọ́pò Fernando Diniz, ẹni tó ti jẹ́ olùkọ́ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà fún ìgbà díẹ̀, ẹni tí wọ́n sì lé kúrò
lẹnu iṣẹ́ lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn tí ẹgbẹ́ náà pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ méje nínú líìgì ọ̀hún ní sísẹ̀ntẹ̀lé. Iṣẹ́ olùkọ́ni tó kẹ́yìn tí Sidolf ṣe, ó ló ṣe pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Cameroon kan lọ́dún méje sẹ́yìn. Láfikún, ó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni fún ilẹ̀ fún ikọ̀ AC Milan, Shenzhen FC àti Deportivo La Coruña. Ṣùgbọ́n tí wọ́n pé kò ṣe àṣeyọrí tó tẹni lọ́rùn nínú àwọn iṣẹ́ wọ̀nyí, eléyìí tí wọ́n yàn fún gbà náà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ lọ, ẹ jẹ́ kí a bójú wo àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣàlàyé pé ètò ìdókòwò tí ìṣàkóso rẹ̀ ṣe lórí àwọn afẹ́fẹ́ gáàsì aláfọpinpin CNG àti àwọn nǹkan ìgbòkègbodò ọkọ̀ tó ń lè náà mọ̀nàmọ́ná, wọn ló ti bẹ̀rẹ̀ sí ní so èso rere fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí àwọn arìnrìn àjò ti ṣe ń láǹfààní àti jábọ̀ wípé àdínkù wọn ló ti dé bá iye owó ọkọ̀ tí ń wọ̀ sí bí ìdá 84%. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ rẹ̀ Honorable Ṣẹ́gun Ògúnwùyè. Òní ẹ̀ ti pé ọkọ̀ òwe fi ipò rẹ̀ sílẹ̀ lónìí ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2026. Ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú ilẹ̀ Ethiopia ni ó bẹ̀rẹ̀ lánàá òde yìí fún ìgbà àkọ́kọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn tí àwọn ọmọ ológun ti gba ìṣàkóso padà lọ́wọ́ àwọn ajìjàgbara kan, eléyìí tí wọ́n dami àlàáfíà rú láwọn agbègbè náà. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ló ti ń kojú àwọn ọ̀rọ̀ àlfàǹṣá lóríṣiríṣi lórí èròǹgbà rẹ̀ láti máa kó epo dísù wọlé láti ilẹ̀ Russia látàrí ìtàpórógan láàrin orílẹ̀-èdè Iran àti ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún, èyí tó sì ń ṣe àkóbá sórí epo lọ́jà àgbáyé. Nínú ìròyìn eré ìdárayá láti mọ àfòyín pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Corinthians ní àti yan Clarence Seedorf gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá wọn tuntun pẹ̀lú bí ó ti ṣe jẹ́ agbá ọwọ́ àárín tẹ́lẹ̀ rí fún ilẹ̀ Netherlands, eléyìí tí ó ti kọ́kọ́ ṣe ó ti ṣe iṣẹ́ ìkọ́ni yìí gbẹ̀yìn lọ́dún 2019. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kúnlé Olówó. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wales Radio 893. Nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wales Radio 893 FM fanpage. Ẹ lè gbọ́ wa sọ́wọ́ iwájú sí i lójú ìpaná ti àgbáyé ti www.walesradio893.com. Nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóràn ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè ló múròyìn náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yàṣẹ́.

Jẹ́mọ̀ pókú òkú ní báró ẹ lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà la ṣe wà àwọn ìròyìn bí ti ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ tí ó wà nípínlẹ̀ Ọ̀yọ́ yún APM bí wọ́n ti ṣe kọ̀tán pé rárá àwọn ò mọ̀ sí kọlù eléyìí tó wáyé lórí àwọn ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC tí wọ́n sì ń bèèrè fún ìwádìí ẹni tó wá jẹ́ alákòóso tó jẹ́ olùdarí àgbà fún ìgbìmọ̀ polongo gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ APM ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe ọ̀mọ̀wé Nureni Adẹ́rẹ̀mí Adẹ́niran òun ló ti sọ̀rọ̀ nípa gbogbo ohun tó ṣẹlẹ̀ tó láwọn ò lọ́wọ́ ń bẹ̀ kódà ó pé ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ó ní wọn ò mọ nǹkan kan nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ ọ̀hún àtẹ̀jáde lórí gbogbo ohun tó ṣàlàyé yìí ló fi ìta lọ́jọ́ ẹtì jímọ̀ tó wípé àwọn ò lọ́wọ́ nínú gbogbo ẹ̀sùn tán fi ń kà wọ́n ó ní gbogbo ìròyìn ọ̀hún kì í ṣe tàwọn o ó wá rọ ẹgbẹ́ òṣèlú APC yan ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC pé ẹ wò ó gbogbo ohun tẹ́ ń dojúkọ ọ̀rọ̀ abẹ́nú ara yín ni o ẹ lọ́rọ̀ abẹ́nú náà ni ẹ yanjú ẹ̀ lábẹ́nú ẹ mọ́ mú pọ̀ mọ́ pé ẹ bóyá wa kan la wà ń díẹ̀ bẹ́ẹ̀ ló tún rọ àwọn ikọ̀ aláàbò wípé kí wọ́n ṣeṣẹ́ ìwádìí wọn dájúdájú lórí gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ kán mọ́ ta ko àwọn kan o kí wọ́n sì mọ́ bu ẹnu àtẹ́lu ẹgbẹ́ kan àbí wọ́n mọ́ nàka lépò sẹ́nìkankan lórí ọ̀rọ̀ náà.

0: Akọláwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà. Tá a bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o, àfẹnti ọ̀bánilé Bálayé West Radio 89.3 FM, ibẹ̀ la gbé wáyé ní Olúyọ̀lé Ìbàdàn. Akí gbogbo àwọn olùdarí rédíò bí o, akí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa, bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti Ibo, ẹ mọ̀ gbọ́ ti Ibo kedu ọdún ma, ẹ mọ̀ gbọ́ ti Hausa ń bẹ̀ iná Kwana, iná Gèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ó jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùnjẹkùn lọ. Adúpẹ́ òkun, ìlọsíwájú yóò mọ̀ bá wa o. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà, ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin. Àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ẹ̀dí ẹ máa gbọ́ West Radio 89.3 FM.
1: West Radio 89.3 FM kan dàgbọ́n má pẹ́.
2: Eighty-nine point three FM, your preferred wholesome radio.

0: àpáta iráyé lorúkọ tá a pè wọ ọlọ́run. Ẹrù jẹjẹ mọ̀ fìyà lorúkọ tá a pè wọ ọbẹ̀ Èdùmarè.
1: Ọba ìyábà ti wá.
0: Alábẹ́nú àsáàsì lorúkọ tá a pè wọ Elédùmarè.
1: Bàbá Jẹ́rẹ̀ lé òjì wá.
0: Tótó Ọlọ́run ìbàrẹ̀. Ìwé Jóòbù ló ní kẹ́ fi ṣẹ́ wá mi rí o.
1: Ẹyẹ àdùkù fẹ́rẹ̀ wá kó wá o.
0: Ìwé Sáàmù ló ní kẹ́ sàánù mi. Ìwé Ìfihàn ló ní kẹ́ fi mí hàn fún aráyé. Gbogbo etí tó ń gbọ́ mi lónìí àfàìlá ọjọ́bọ́jọ́bá làọ́là. Orúkọ mi ni Àkàndé Bámikọ́lé Adégbọlá Ezekiel Sunday Alao aka Evergreen. Èmi ni Chief Ọmọ Orúkan 1 of Yorùbá Kingdom. Wells Radio 89.3 FM ná ń pè bí. Ìkànnì àdán gbẹ̀fà. Ẹyẹ tí ó ṣe bí ọ̀kín ò sí ń gbó. Ẹranko tí ó ṣe bí ẹkùn sí níjù. Àjà ló lẹrù irọ́ ni pẹpẹ ń pa. Mo kí wa lénìí, mo tún kí wa, mo tún kí wa, mo kí wa. To all our English people, how are you doing? How are you today? Is everything rolling? Live on our own Wells Radio 89.3 FM. Lori eto ko ma flow. Gbogbo ẹ̀yin tẹ́ gbóyìn bò pátá mo kí mo kì í. Ẹ mọ̀ pé ní kànnì wàyí náà láti sọ gbogbo oríṣiríṣi èdè. Fún gbogbo ẹ̀yin Haúsá mo ṣe Nagode. Yẹ̀yẹ̀ haiki yọ. Alọ̀bàdì sá. Gbogbo ẹ̀yin ọmọ Ibo. Mo kí yín, mo ní aká marama yín o. Chineke mo gbogbo yín pátápátá. Aká marama. Gbogbo Ibo tó ń gbọ́ mi, mo ní óyé némé máa lè pín pèrè mi nàlá yín. Ẹ̀yin ò mọ̀ dá mi lóhùn Chineke Ìdìmà. Lórí ètò kó máa fúlò náà láwa yóò ti yé yín pé abala méjì náà lá ní abala àkọ́kọ́ sómọ Ìbàdàn, abala èkejì sọ́dúnrin. Lórí West Radio 89.3 FM. Mo tún ti dé báyẹn ṣe ń last week, a tún máa ganu sí lọ́tẹ̀ yìí. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá ti rẹ́dì láti tún jẹ́bùn, ẹ̀yin ṣàpè wọlé lórí sómọ Ìbàdàn. Ká tó bọ́ sí abala ìkejì tí ń ṣe sọ́dúnrin. Lórí nọ́mbà 09168931000 tàbí 09153334893. Ẹ sì tún lè pè 09113338 93. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Àkàndé Bámikọ́lé Adégbọlá Ezekiel Sunday Alao aka Evergreen Chief Ọmọ Orúkan 1 of Yorùbá Kingdom. Ìwọ tó bá dá olójú pé ó mọ Ìbàdàn ó yá pè sórí aago. Ìwọ ọmọ Ìbàdàn tó jẹ́ pé ó mọ̀ pọ́n mọ Ìbàdàn ni ó dojú tẹ̀yìn ó yá pè sórí aago. Ìwọ tó bá jára Ìbàdàn náà ó lè pè sórí aago. Mo ń bẹ ń bí fún yín digbí ní Wells Radio 89.3 FM. Oluyo le mi lakale si. Olorun se yo dun yo larinrin lori eto ko ma flow.

0: kò ṣe dúró wò ta ló wà lórí òpó hello hello mo kí yín sir kí lorúkọ yín láti bọ́lẹ̀ tí ń pè wá
1: sọlá ni láti bá
0: ẹni sir
1: sọlá láti bá ṣọrun bá ṣọrun
0: ó ẹ sòrírí ẹ pẹ fún ẹ jíri wa sọmọ ìbàdàn ní àbárá ìbàdàn ah o ti ẹda báhun o da tẹ tètè jẹwọ ṣe fẹ gbé gẹẹsì ni ṣe wa mọ ìbàdàn ṣe mọ ìbàdàn ẹ jẹun fún yín ní ìbéèrè tí mo mọ kó simple jù ìbéèrè tí mo mọ ṣe mo pe ìbàdàn fẹ gan mo kò fẹ kẹ ẹ bá mi júwe fún èèyàn kan ó ń bọ láti ọ̀nà olódó ó wá ń lọ sí sharp corner ẹkọ bá mi júwe fún bí ó ṣe débẹ láti olódó wọ fún lọhùn lọhùn ó ń bọ sí side sharp corner ẹ bá ń júwe fún ẹ dákun ní ìmọ náà.
1: ìmọ̀ bí sharp corner ẹ wà ní
0: wọn mọ̀ bí bẹ́ẹ̀ máa tó ìwé ìbàdàn fẹ ìbàdàn kéré inú ayé gbà á kí wàá ní kí n ṣe fún yín báyìí ókè ẹ jẹun fún yín ní ìbéèrè kan tó simple. Àbàdà ti járe pé o. Ẹ mọ́ fi ìbàdàn ṣeré ìbàdàn òkèrè inú ayé o. Wọ́rí gbogbo South West. Ìbàdàn lọ́lọ́run kọ́kọ́ tẹ̀dú. Ìwọ tí ò bá dá ọ lójú kó mọ̀ ìbàdàn dáadáa ó pàkásọ o. Ẹ pè mí wìtìwìtì ìpè ti ń já ìpè.

0: Gbogbo ọmọ Ibadan mo kí mo kí. Hello, ta ló ń bẹ níbẹ̀?
1: Ẹ kú ètò.
0: Mo kí yín sà.
1: Ẹ káàsán.
0: Mo kí yín sà.
1: Alàgbà ọ̀kẹ́ owó ìsìnkẹ́ ló bá yín sọ̀rọ̀.
0: Ok, sà.
1: Láti omi àdìo. Bẹ́ẹ̀ni.
0: Ah, thank you very much, Daddy. Sọmọ Ìbàdàn ní Yàbàrá Ìbàdàn.
1: Ah. Ijesa nu mere o.
0: Ah, n ki o. Ijesa nu mere.
1: Ijesa nu mere.
0: Ah, so it's quite domo, FS domo Ibadan. Ah, ese yo da fun yin sir, e pe fun wa. Se wa reje e fi pe si le down ibere yi bayi.
1: Eni?
0: Se fi pe si le down ibere yi Ibadan fe o. Se mo Ibadan.
1: Ni Ibadan.
0: Eh, se mo Ibadan dada. Ibere ti mo fe
1: bi. Amuti ma ni Eli a omi adi o ni mo gbe pupo ibe gan na mo wa lowo lo bayi.
0: Okay. Ah. Oda. E je kin fun
1: ni bi. Mo kan ma lo si goro.
0: Okay. E sa mo pe West Radio 89.3 yi Ole Ole la wa.
1: Ah. Mo gbo customer awon ni mi.
0: Yo da fun la.
1: Koda mi o kan fe pe to awon program to se program lákòókò yìí tẹ́lẹ̀ ìgbà tí àgbọ̀ wọn lẹ́nu ọjọ́ mẹ́ta náà mo wá ní kí n ṣáàyè lé ìwò pé bóyá tẹ bá bẹ́ẹ̀ wá béèrè ìbéèrè o ó lè fi kí n gbà.
0: Ok, all right. Ẹ jẹ́ kí n fún yín ní ìbéèrè tó simple. Ẹ kàn kọ́ Anthem Ìbàdàn. Mi ìfẹ́ dà mú yín rárá, mi ìfẹ́ gbé yín lẹ́mìí gbé yín lọ́pọ̀. Anthem Ìbàdàn.
1: Anthem Ìbàdàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ mọ́ jẹun parọ́, mi ò mú dáàmà pé tán bá mi ò mọ́ dé, mo mọ ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n.
0: Ọ̀dà. Bàbá, ẹ mọ̀ wọ̀rí ìpè ló ń já ìpè.

0: àwọn kan ní wọ́n pè wá ní àwọn ọmọ ìbàdà gbé nǹkan lójú olóhùn. Wọ́n lẹ́ni náà wọ́n tún wá tún bèrè wípé èsì tíwọ́ náà fi gbé bẹ̀rùn. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn, ẹ̀yin bàbá tẹ́ẹ̀sẹ̀ wá dó ṣé bẹ́ẹ̀ lórí. Mi bá tiẹ̀ ti bè lọ́wọ́ bàbá mi alákùfọ̀ fàkùfọ̀. Ṣé nǹkan tán ń pè wá yẹn ṣe lóòótọ́ ṣé bẹ́ẹ̀ lórí ni? Inú wa ìdùn sí tán bá ń pè wá bẹ́ẹ̀. Ẹ dákun ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ nílé ẹ bá yànnàn náà ẹ pè sórí àgọ̀. Ṣé lóòótọ́ ní ń bẹ nínú orí kì í wà ni? Àbọ̀n kàn fi ṣe àṣà mọ̀. Àbí wọ́n fi ń bà wá lórúkọ jẹ́ ni? Ọmọ ìbàdàn yìí jalè o. Ẹ̀yin bàbá wa tẹ́ ń bẹ ń lé ẹdákun ẹ bá ń pè kẹ bá yànnà náà ọ̀rọ̀ yẹn inú wa ìdùn sí tán bá ti ń kíwà bẹ́ẹ̀. Ẹ̀lọ́ ó ta ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹ̀lọ́ o.
0: Ẹ̀lọ́ sà.
1: Bàbá ló dúpẹ́ lẹ́ẹ̀kejì.
0: Kábíyèsí sà.
1: Ẹ̀rí nǹkan sọ yẹn kò rí bẹ́ẹ̀. Ìwọ́ tó yára ló fi ọ wá sí ìlú Ìbàdàn. Kò ń gbẹ́rù bọ̀, ògbé ẹlẹ́kọ̀ ẹgbẹ́ yẹn, bó o sọ àwọn kankan. Ṣé ẹ̀ntó gbẹ́rù tí ó ní kò ọ ẹ̀rọ ẹlọ́wà sọ lọ́jà ni? Ẹlòmíì ẹ̀bì ó gbẹ́rù, ṣé ọ fẹ́ máa bẹ̀rẹ̀ ó fẹ́ máa bí wọ́n tó rìn àti ẹ̀kí ló tó gbẹ́rù fún òun lónìí? Bá tó fi sọ. Sọ̀pùtàwé ó fi sọ. Ìyá mi, bàbá mi, ẹjọ́ ó fẹ́ sáré ìfúnfún ẹ Ọwọ́ òfẹ́ ò sọ yàn, ọwọ́ adé wa ń bẹ̀rẹ̀ pé ẹ̀ mo gbé bí àtàǹṣe òṣọ́ mi kò jẹ́ nù.
0: Bàmí, ọ̀nà wo la wá fẹ́ fi kílé ẹnu sàn yẹn? Kán yé kí wà bẹ́ẹ̀ mọ́, kán wá yé pè wá lórúkọ tí wọ́n sọ wà.
1: Ṣé ẹ rí kó dàbí ìgbà kan pé Ìbàdàn agẹ̀sìn kólé? Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Agun ẹ̀sìn bókó nù lé, ó sínú ilé ni. Bí àwọn bàbá wọn máa lo ogun tá máa ń bọ̀, agun ẹ̀sìn wọnú ilé ni.
0: Wọ́n
1: ti kólé, wọ́n fi kólé, wọ́n fi dídà ní.
0: Agun ẹ̀sìn kó nù lé.
1: Ogun ẹ̀sìn kó sínú ilé, wọ́n ti fi kólé, wọ́n fi kólé kọ́. Wọ́n bá ń torí ogun bọ̀, wọ́n agun ẹ̀sìn kó sínú ilé ni.
0: Kábíyèsí. Kábíyèsí.
1: Àgbà onítàn lórílẹ̀.
0: Àgbà onítàn lórílẹ̀ sá, ẹ pẹ̀ fún àṣà. Ìbàdàn kò ní mọ́ra, jayéjayé ni wà, ẹ mọ́ pè wá lórúkọ tí wọ́n sọ wá mọ́. Gbogbo ẹ bá tún pè wá bẹ́ẹ̀ ẹjọ́ yóò dọ́dọ̀ Olúbàdàn fa. Gbogbo olù tí n bá dé pátá náà mọ̀pọ̀mọ̀ Ìbàdàn ni mí. Èmi rè fọwọ́ sí júwèé lè bàbá tó gbé mi lọ́mọ.

0: lórí ètò kó máa flow náà láṣì wáyé abala sọ́dúnrin. Wells Radio 89.3 FM.
1: Ẹgbà mo yí olúwa o.
2: Ẹlẹ́dàá yé àtọ̀. Bàtà yìí ti wà ní jùújú.
0: Ìkànnì àgbọ̀n ọ̀bẹ rèé, Olúyọ̀lé la kalẹ̀ sí.

àwọn ni wọ́n sọ bọ́yẹ́ ni náà pegede àbí ò pegede. Ibi tí ara wa náà láàjọ fi gbọ́. Ẹlòmí ò sì mọ tọ́lọ́run fẹ́ se ń bì. Gẹ́sí ọlọ́run fẹ́ lu ètò yìí láti fi gbé ọ̀pọ̀lọpọ̀ ògún jáde ni. Ẹ̀yin tọ́mọ yín ń kọrin ẹ pè sórí ètò ẹ jẹ́ kí n dán wọn wò. Àmọ̀ ìgbà táńgẹ́lẹ̀ ni ó ṣe àmì sí ọ̀rọ̀ ẹ̀ ni. Abala sọdọrin.

0: Wells Radio 89.3 FM náà ń pè bí o. Olíyọ̀lé la kalẹ̀ sí. Ẹnìkan sọ fún mi last week pé èmi gan tí mo jẹ́ tọkùn káwọn bí mi léèrè ìbéèrè. Iṣẹ́ orin yé mi yékè o. A fi rán mi ni mi ò fi rán ra mi. Check my record. Ayayin aja o.
1: Ọlọ́run náà ni. Ó jẹ́ bárò ọdún tí kò jẹ́ ká jọjọ́.
0: Ẹ̀yin akọrin ogóda, mo máa dúró dé yín fa. Orin kan wà tí mò ń ṣe lọ́wọ́, mo ní ìdí solo bí méjì síta ló le fún mi.
1: Inú mi mo rí ọdún ni mo bá ráṣọ ọdún máa jó.
0: Mo ti kọ chorus okù kí n fi solo méjì sí Kawawo Studio.
1: Torí mo wà láyé, mo tún wà láyé ara. Ara rẹ̀ ẹ wá bá mi jọjọ́.
0: Bẹ́ẹ̀ lẹ́mí mi sọ fún mi pé orí bí ni màá ti rí solo méjì. Mo mọ̀ pẹ̀lú ń bá àwọn èèyàn ni òjẹ̀ wọn ó pè. Ọ̀rẹ́ mi kan last week ló wọ̀ mọ́ mi lọ́wọ́ bí ó ti tó alọ́lọ́ ti dáhùn kò dáhùn mọ́ o. Testament of God lẹ̀ ń gbọ́ lọ́wọ́ ẹ̀. Látẹnu atọ́kùn èmi ọmọ orúkọ one of Yoruba Kingdom. Evergreen is my name.

0: Ọlọ́run mi ò ní sáṣe dànù lọ́dún yìí. Mi ò ní sáṣe tì lọ́dún
1: yìí.
0: Ìwọ náà máa claim ẹ̀ níbi tó wà.
1: Bàbá lọ́lá.
2: Bàbá kò fọwọ́ rẹ̀ sọ̀yà.
0: Àsìkò yí òyú ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá máma sílẹ̀ ẹ̀yin náà wá kọrin. Kí ló sọ pé ẹ lè blow lásìkò yìí lásìkò pé èjì ẹ má sọ pé bóyá torí pé mo ti dàgbà mi ò lè kọrin kí n blow mọ irọ́ ni o. Bàbá Rolling Dollars of Blessed Memory ìbàdúbàbà dàgbà ológun yẹn jáde tán. Mo ti ẹ̀fẹ́ wọ súdò pẹ̀lú àgbàlagbà gan, mo fẹ́ obi ṣe ń rí. Lórí ètò Coma Flow, abala sọdọ̀rin ní Wells Radio 89.3 FM. Ìkànnì àgbọn ọ̀gbẹ. Ẹ má jẹ́rú ọba yìí ó mọ̀ pakasọ. Àbí ṣe mo ti burú jù ni.
1: Jesus.

The first person to call on this session, I have a gift for you. Abala Sodori. Àwọn tó kúkú pè ní láti ìgbọ́n ṣe dáadáa. Owó tí mo ní ò tí tọ́ ọlọ́run. Ìwọ tó bá jẹ́ ọmọ náà ló ń béèrè kò tí tó máa béèrè lọ́wọ́ ọlọ́run. Tó bá ṣe mọ́tò lọ̀rọ̀ rẹ kàn béèrè ọlọ́run mọ́tò tí mo ní ò tí tó. Epi, epi.

tó bá pa wá lẹ́rìn bí láàrin 1 minute máa pariwo rẹ fáyé ẹ mọ̀ pé ẹni yìí fúnṣẹ́ ẹ mọ̀ pé as MC. Abala iná tó ti ń lọ sí bòde wá sinmi o. Lórí ètò kó máa flow every Monday 4 p.m. to 5 p.m. Where's Radio 89.3 FM? Emi Chief Omo Orukan, one of Yoruba Kingdom ni mo n be lori eto lowo.

Ẹkúrọ̀ lẹ́hùn. Ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì ìkànga gbọ́mọgbẹ́ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọlábí lóníròyìn yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti yan Báṣọ̀run Akínwálé Akínwọlé gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà, tí gómìnà tún yan arábìnrin Adérúnkẹ́ Adédáyọ̀ gẹ́gẹ́ bí adarí àgbà fẹ́ka tó ń rí sí bá a ṣe ń gbé iṣẹ́ àkànṣe jáde. Ìyànsípò yìí ni wọ́n kéde lónìí gẹ́gẹ́ bí ìwé tí akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀jọ̀gbọ́n Musibau Babatunde fọwọ́ sí, tí iṣẹ́ àwọn tí wọ́n yàn sípò náà sì bẹ̀rẹ̀ lẹ́yẹ ọ̀sọ̀ka. Ilé-ẹjọ́ gíga Àbújá ló ti fagilé ẹ̀sùn ọ̀daràn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kan Adéníyì Adéyẹmí, ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé-iṣẹ́ ìjọba kan tán fẹ̀sùn kàn pé òfegè ni. Adájọ́ Mohammed Gaba Umar ló fagilé àwọn ẹ̀sùn mẹ́jọ ọ̀hún lónìí látàrí bí ìjọba àpapọ̀ ṣe sọ wípé kí wọ́n taari ẹjọ́ Adéyẹmí sí ilé-ẹjọ́ tó ga jù Lábújá fún ìṣíṣọ́ lójú tuntun fún ẹjọ́ náà. Adájọ́ àgbà forílẹ̀-èdè Nàìjíríà Kudirat Kékeré Ẹkùn ló ti rọ àwọn adájọ́ àti àwọn agbẹjọ́rò láti jẹ́ olóòótọ́ nínú àwọn ẹjọ́ tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú látàrí bí ìdìbò ọdún 2027 ṣe ń kanlẹ̀kùn, tó ti ń ṣe kìlọ̀kìlọ̀ pé kí wọ́n ṣọ́ra láti má ṣe tàbùkù ìgbàgbọ́ táwọn aráàlú ní nínú ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí. Adájọ́ àgbà ló ń rawọ́ ẹ̀bẹ̀ yìí lónìí níbi àjọ pàtàkì kan nílé ẹjọ́ gíga Nàìjíríà tó ti ń sàmì ìbẹ̀rẹ̀ ọdún iṣẹ́ òfin ọdún 2026 àti ọdún 2027. Ó kéré tán 40 nínú àwọn agbésùmọ̀mí làwọn ọmọ ológun ti ṣekú pa, pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àwọn agbésùmọ̀mí yìí látàrí ìkọlù táwọn ọmọ ológun ojú òfúrufú ṣe síbùba àwọn ọ̀daràn yìí lópin ọ̀sẹ̀ ní abúlé Badu Gúúsù Gùmbálì ní ìjọba ìbílẹ̀ Gúsámálá ní ìpínlẹ̀ Bọ̀nú. Gẹ́gẹ́ bí ìròyìn tí agbẹnusọ fáwọn ọmọ ológun Indikai Ọ̀gágun Mohammed Goni fi síta lónìí, wípé ìròyìn ti àwọn lọ́wọ́ pé àwọn ikọ̀ agbésùmọ̀mí ISWAP ni wọ́n ti fẹ́ ṣe ìkọlù síbùba àwọn ọmọ ológun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀.

ní ilẹ̀ òkèrè. Ààrẹ ilẹ̀ Germany Friedrich Merz àti ìjọba rẹ̀ ló ti dojúkọ ìṣòro ọ̀rọ̀ òṣèlú lónìí látàrí bí ẹni tó jẹ́ mínísítà fáwọn òṣìṣẹ́ Babel Bass ṣe kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lónìí. Bass ni wọ́n pé ó jẹ́ ìkan lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú SPD. Ló ti sọ wípé òun ti fipò náà sílẹ̀ fún àwọn ìdí kan. Ìkọ̀wé fipò sílẹ̀ yìí ló wáyé lẹ́yìn aáwọ̀ kan àti ìfẹ̀sùnkàn tó wáyé látọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Friedrich Merz, tẹ́lẹ̀ sì dákún èdè àìyedè tó ń pọ̀ sí láàrin àwọn ẹgbẹ́ méjèèjì tó ń ṣàkóso lórílẹ̀-èdè Germany. Èyí lópin ìròyìn lérèfé. Ẹ pàdé wa láago mẹ́jọ alẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹ lè pe yàrá ìkóròyìn jọ wa sórí nọ́mbà 0916893200 fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Sunday Afolabi ló kọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa. Ọlọ́run a máa bùkún fún yín.

0: Orin yẹn ni olùrànlọ́wọ́ la jẹ́, bẹ́ẹ̀ ni MC Master Darling Master olùrànlọ́wọ́ la jẹ́ lóòótọ́. Ọ̀nà wo la fi ń gba àranra ẹni lọ́wọ́ nínú ilé?
1: Ó pọ̀ gan gidi ni.
0: Ọ̀nà pàápàá jùlọ tọkùnrin fi ran ìyàwó ẹ̀ lọ́wọ́.
1: Lálákọ̀ọ́kọ́, tí ọkùnrin bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀, kò sí nǹkan tó ní kó máa ràn lọ́wọ́.
0: Kò sí nǹkan tó ní kó máa ràn lọ́wọ́.
1: Tí ìyàwó rẹ̀ náà bá dẹ̀ rí bí ojúṣe ọkọ rẹ̀, epo di dandan gan, epo gbọ́dọ̀ ràn òun lọ́wọ́. Tí ó sì mọ pa láṣẹ fún pé ó yá o, tẹ́mi bá ti ń wọ́n yọ ẹ̀yìn ẹ máa ro ẹ̀bá o, tẹ́mi bá ti ń ro ẹ̀bá o, ẹ̀yìn ẹ máa gbálẹ̀ o, tẹ́mi bá ti ń se oúnjẹ o, tí mò ń se indomie fáwọn ọmọ ẹ̀yìn ẹmọ wẹ̀ wọ́n o, kẹ́ mọ búra fún wọn. Ó di dandan kọ́ pé ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó sì mọ̀ pé àjọ ń jáde nílé ni o, a sì gbọ́dọ̀ jọ múra tán lásìkò ni o, kẹ́nìkan má dẹnìkan dúró, ó ní láti sọ fún.
0: Kó tó di pé yóò ṣe é.
1: Pàápàá jùlọ tóbìnrin yẹn bá wá ní ìrẹ̀lẹ̀ àti ìtẹríba fún ọkọ rẹ̀.
0: Ìrẹ̀lẹ̀.
1: Tó jẹ́ pé tọkọ yẹn bá ti ń ṣe ní ìmọ̀ ẹ mọ̀ sí òun ẹ ṣeun o, tí òdodo gẹ́gẹ́ bẹ ni pé àìṣèbójú ti rẹ̀ ló ń ṣe kí mo fẹ́ mọ kí bó ṣe fún. Ṣùgbọ́n tó bá rí pé baálé mi ẹ mọ̀ sí òun ìmọ̀ pé ẹ ti ń bá mi wẹ̀ àwọn ọmọ ẹ ṣe òun o, mo mọ lórí o, ẹ ṣe o, ẹ jẹ́ kí mo lọ fi yún, kí mo lọ fi ṣe báyìí tàbí
0: ṣe báyìí.
1: Kí mo kọ́ bá jẹ́ oyawo yawo oru yawo
0: lẹ kú oru
1: yawo lẹ wá ń sùn
0: báyìí
1: o yẹ didi jare ṣe fẹ pa mi ni mo ti ń dáná o yẹ yín náà wá lọ wẹ àwọn ọmọ.
0: O ti fa ayọ̀ fọ
1: inú lẹ yóò gbóná
0: irú baba ìyá àdìbò sì báyìí ìyá àdìbò ti ṣe kíni ó fa ayọ̀ fọ.
1: Ẹ rí pé baba àdìbò ń tẹ̀ mọ lẹ ó tẹnu mọ pé òun mọ ń dáná lẹ́ẹ̀dì tẹ́lẹ̀ njọ́ máa rí pé ọmọbìnrin pẹ́ láti fi iṣẹ́ o tí ó máa fi dé láti fi iṣẹ́ yóò ti rẹ o nígbà tó yẹ pé kì í sì ṣe bí ọbẹ̀ ti wà lé kọ́ńkọ́n tẹ bàtà bí kọ́ńkọ́n ru àmàlà
0: ni bẹ́ẹ̀ni
1: ó sì ṣe ṣùgbọ́n nígbà tí ó wá ti pé kí ìyá àdìbò mọ pé láti fi iṣẹ́ á pẹ̀lẹ́ ni o ẹ dáná lẹ́ o
0: ẹ̀ẹ́dì bá ń dáná lẹ́ àbà ó kù díẹ̀ ṣe

0: jẹ́ pé obìnrin tó bá jẹ́ pé ó ń ṣiṣẹ́ ọkọ rẹ̀ náà ṣiṣẹ́ wọ́n sì láwọn ọmọ tó yẹ kán fún lóúnjẹ ọ̀pọ̀ ọgbà ló máa ń jẹ́ pé ó máa ń gbogbo ẹ̀ máa ń di wọ́lùkọlù ẹni lọ́nà wò ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló máa ń jẹ́ pé obìnrin náà yóò ti rẹ̀ nítòótọ́ ṣùgbọ́n wọ́n ní pẹ̀lẹ́ ó lákọ̀ ó lábọ̀ bó bá tiẹ̀ fẹ́ kọ́kọ̀ rẹ̀ ràn ẹ̀ lọ́wọ́ nínú ilé láti ti ṣiṣẹ́ ilé pé ó tiẹ̀ ti rẹ̀ ọ́ ọkọ̀ náà àwọn náà ò fọ́jú náà báwọn náà rí ibi ti lọ ó ní bó ti sọ pẹ̀lẹ́ lákọ̀ ó lábọ̀ inú mi sì dùn pé ìyá àwọn kan pè wọlé wọ́n ní pé kíyà dìbò kó fi ìrẹ̀lẹ̀ ṣe ọ̀pọ̀ ọgbà ṣẹ́láwọ̀ obìnrin
1: ní n tó ṣẹlẹ̀ láàrin bàbá dìbò àti ìyá dìbò káni ìyá dìbò ò làálẹ̀ fún ọkọ rẹ̀
0: ewédùn kó ti tọ láìsí pé ó tẹ
1: gbèrè ṣùgbọ́n tó bá ti pé ebi fẹ́ ṣe léyìí iná ṣe léyìí o tóbìnrin ti ń mẹpin tó ti ń pinṣẹ́ báyìí láṣẹ ṣe kébi láti ṣe léyìí iná gbọ́dọ̀ ṣe léyìí.
0: ṣẹ́ẹ̀rí mo fẹ́ sọ mo ní ọ̀pọ̀ ọgbà lóbìnrin n tó yẹ ká wọ́n ní á ṣe tó ọmọ àsán pọ̀ wọn ò lè ṣe tó ó sì ti ṣe kọjá tó òun gan lọ in tó mọ́ ń jẹ obìnrin míì níyà nínú ilé tó wà nìyẹn tó ń kó yàjẹ́ obìnrin míì nìyẹn ọ̀pọ̀ gbà lóbìnrin míì tó yẹ kó gbà nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ láìsí wàhálà ṣùgbọ́n àìmọ̀rọ̀ gbé kalẹ̀ àìmọ̀rọ̀ sọ àti àìní sùúrù ni mo yàn wọ́n jẹ.
1: ní ojú ẹ̀mọ̀ pé èyí tí ìyàdìbò ń pariwo bẹ́ẹ̀ bá wọn ọkùnrin míì ṣe jù bẹ́ẹ̀ lọ fún ìyàwó rẹ̀
0: bẹ́ẹ̀ni
1: tí ìyàwó rẹ̀ bá ti mọ̀ fún pé ọkùnrin yìí ó kàn ràn mí lọ́wọ́ ni o tó sì ń mọ̀ lóore tó sì ń dúpẹ́ tó sì ń mọ rírì ọkọ rẹ̀ pé láàrin àwọn ọkùnrin
0: ọkùnrin
1: ó dá yàtọ̀ ó dáńtọ́ tó sì ń rẹ̀ ṣùgbọ́n kó wá máa pín iṣẹ́ tẹ́yìn ọba ṣe léyìí èmi náà ní ṣe léyìí o.
0: ó tiẹ̀ mọ́ ń bí ọkùnrin inú pọ̀ ọkùnrin ò tiẹ̀ fẹ́ ń gbọ́ bọ́kùnrin bá máa ṣe obìnrin ní ìrànlọ́wọ́ nínú ilé pàápàá jùlọ ìyàwó rẹ̀ ẹ mọ̀ wulẹ̀ sọ fún wọn torí àwọn náà rìnà rílẹ̀ àwọn náà mọ tó tọ́ wọn èmi ti rí àwọn ọkùnrin tó jẹ́ pé láì tiẹ̀ sọ fún wọn tí àwọn ohun ọ̀sán mọ̀ pé bàbá mi bàbá wa ẹ̀ràn wa lọ́wọ́ wọn ti mọ tó kù láti ṣe bẹ́ẹ̀
1: o ti n stress ara ẹ ju my dear o ya sinmi diẹ.
0: ẹ já wá sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tí ó jẹ́ pé wọn ti ẹ̀ràn ìyàwó wọn lọ́wọ́ tó jẹ́ pé wọ́n á rí i pé lóòótọ́ arábìnrin yìí ń kú lọ lóòótọ́ ó ń forí ṣe fọrùn ṣe ṣùgbọ́n kò kàn wọ́n àwọn tó máa ń wẹ̀wù kò kàn mí kí lè fẹ́ sọ sí wọn.
1: ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn yorùbá bọ̀ wọ́n ní ọmọdé burúkú ọlọ́ndì àgbà burúkú ó dá náà nísìn ọmọ tó yẹ pé láti ọjọ́ ti bí kò dá gbé omi tí lásán kaná rí débi tí ó tẹ ẹ̀bà
0: tí ó mọ bí ti ń lọ lágbọn pa fẹ́ dáná
1: tí ò lè dá nǹkan ṣe bóyá láwọn ẹ̀gbọ́n obìnrin àbáwọn àgbègbè àbúrò obìnrin tó yẹ pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ obìnrin àtàwọn àbúrò obìnrin ni wọ́n ṣe gbogbo sẹ́nu ilé bó jẹun tán ibi tó bá jókòó sí ni ó ti wá gbé abọ́nwájú
0: rẹ̀
1: bí wọ́n ṣe tọ́ dàgbà nìyẹn kò sí wàásù tẹ fẹ́ wàásù fòrú yẹn
0: tí yóò gbọ́
1: lẹ́yìn kí ìyàwó rẹ̀ ó gba kámú
0: ẹni bá ti fẹ́ rú ẹ̀
1: tó bá ti fẹ́ rú ẹ̀ mo ti lọ kí ọ̀rẹ́ mi kan rí nínú ilé ìyàwó ẹ̀ bá sọ fún àwọn pílọ̀ tá a máa fi ń rọ kíní lábẹ́ lórí kóṣin ṣe àyẹn ẹjọ́ bá ń ju méjì ló wà lọ́dọ̀ ẹ̀ bá ń ju kàn kò sí tí ò fi ìyàwó rẹ̀ wítán lójú mi bẹ́ẹ̀ kò ní ó hán yọ kò ní ó gbálẹ̀ o a sì pọ̀ nbẹ̀ ojú sì gbà mí tì fún ọ̀rẹ́ mi sì wà jẹ́ nìkan tí ò mojú mọ́ra parí ṣáájú sí tó bá kíní
0: sójú báyìí lọ
1: ó sì bẹ̀rẹ̀ ó sì yẹyẹ ìyàwó rẹ̀ ó wà lára tí n fi lọlé rẹ̀ mọ́ torí èké gbọ́rọ̀
0: lórí pé kókò sàánú ìyàwó rẹ̀
1: so ẹni tó bá ti fẹ́rù wọn wọ́n kọ̀ bẹ́ẹ̀ wọ́n gbà
0: bẹ́ẹ̀ni
1: wọ́n tó bá ti fẹ́rù wọn tó dùn pé bọ́kọ̀ rẹ̀ ṣeré nù mọ́ wulẹ̀ dára rẹ̀ láàmú
0: gbàgbélébù rẹ̀ àbí kò sí mọ́ gbàládùn ṣẹ́ẹ̀rí èmi tiẹ̀ tí wàá wù nǹkan nínú ìjà tí bàbá dìbò àti bàbá dìbò dà tí mo sì rí pé eléyìí tí ó tún kù díẹ̀ káàtó o ní pé bí kán mọ̀ fi ara wọn wéyàn tó ti yé yín
1: ó kù díẹ̀ káàtó tó yára tú ilé kájú o ní pé kó mọ̀ fi ọkọ̀ rẹ̀ gbé ẹnìkan àwọn ọkùnrin ẹgbẹ́ wọ́n máa ń ṣe gbá wọ́n máa ń ṣàgó ẹmọdé lè làgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn obìnrin mí o lè mọ wọ 20,000.
0: o tẹ̀lé mọ́tò bẹ́ẹ̀.
1: wọ́n wàá máa sọ fún wọ́n máa wá sọ tó bá dára àwọn ọ̀rẹ́ wọn. ọkọ mi tó bá ń fi lóde 10,000 tán yóò tún ra ráìsì wá lé yóò tún ra kíní kan wá lé yóò tún ra kíní kan wá lé. irọ́ sì ni olóbóyà tó ń jẹ nínú ilé rẹ̀. ẹyin tó wá parọ́ fún yẹn
0: òun wà lọ lé
1: yóò wà lọ dúró lé ọkọ rẹ̀ lọ́rùn ìyá alágbájá nu iye báyìí lọ́kọ rẹ̀ ń fún irọ́ sì ni.

0: ìyà ní jòkú gbẹ
1: irọ́ sí ni wọ́n ti gbé gẹ̀ẹ́sì ayán
0: sẹ́rẹ́mì èmi a máa sọ pé manua tó tukọ̀ lé nọmba mr a ó lè ọ̀pọ̀ ọgbà ní ohun ṣiṣẹ́ fún mr b ṣùgbọ́n jùbẹ́jùbẹ́ lọ lórí ìjà ilé tó ṣẹlẹ̀ láàrin ìyá àdìbò àti bàbá àdìbò lè ní sùúrù ní gbogbo ẹ̀gbà bí ìyá àdìbò bá ní sùúrù yóò farabalẹ̀ rí i pé bàbá àdìbò yẹ kọ́ bàbá àdìbò gan láìsí ẹ̀sọ́ fún bàbá àdìbò gan bàbá àdìbò ràn lọ́wọ́ bí bàbá àdìbò náà bá sì ní sùúrù yóò rí pé lóòótọ́ ó ti rẹ̀ ìyàwó
1: òun. ó mú mi rántí tọkàn tá a kà nínú ìwé aláwìyé nígbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n ní onísùúrù ló fún wàrà kinu. ìtàn obìnrin yìí ó lé ọkọ òun eyín ó ti máa ń bínú jù ó ti máa ń ṣe kínní kan jù. Bàbá ló wa sọ pé ó lọ fún wàrà kìnìún wá òun láàfi ṣe iṣẹ́ yẹn.
0: Mo bá ti rí i fún.
1: Igbó tó ti lè tú ó fún. Yóò mú kìnìún yẹn ó gbẹ̀rán lọ fún. Yóò dín ọbẹ̀ yóò ṣe yóò bá ti ju sí yóò jẹ́.
0: Ó lè bá kìnìún pé.
1: Títí tó fi fọ́jú kìnìún mọ́ra tó fi fún wàrà rẹ̀. Ìgbà tó bá gbé lọ́dọ̀ bàbá lọ́wọ́ bá ní sùúrù tó fi ṣe ti kìnìún yìí. Ìyá ló fi bọ́ ọkọ rẹ̀ gbé
0: ó
1: gbádùn ọkọ rẹ̀
0: ló bá tán
1: bí ló léyàn ṣe tùbà tútù ṣe
0: mọ́. Manua nù ẹ̀wọ̀ ẹja mọ̀ relé ẹ̀yìn ẹja mọ̀ relé ilé tó lọ ẹ bá ń dágbére fáwọn èèyàn.
1: Ẹ̀yin ara ilé ẹ ṣeun tẹ̀síbà wa fi ìfẹ́ jẹ́ o gbogbo ẹ̀tẹ̀ ẹ̀dá ṣètò náà amọ̀rìnrìn yẹn ṣeun gan o ibi tẹ̀sí mowó náà kò ní tán níbẹ̀ o. Olúwa ṣeun òyìnbọ́dẹ ni orúkọ tèmi bọ́dẹ bí n dágbére fún ìmọ̀ sọ pé eré àti ayọ̀ láti fi pàdé ní ọjọ́ mẹ́jọ.
0: Àmì ẹ̀yìn ò yá wa orí ọ̀fẹ́ láti alẹ́ ṣin lọ́yẹ́ ẹ wá sí ìkànnì wa tàbí kẹ́ ẹ rányàn ń pé jẹ tíkẹ́ẹ̀tì àwámọ̀ àfi nọ́mbà yín láàfi kọ̀ǹfàmù rẹ̀ àti bọ̀dá báyọ̀ kọ́ ni ẹ̀yìn ò tí wọ́n jẹ tíkẹ́ẹ̀tì ní
1: ọ̀sẹ̀
0: Adékúnlé ẹ̀ṣẹ̀un jàre eléyìí tí wọ́n jẹ tíkẹ́ẹ̀tì wa ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀yìn ò àmọ̀ retí yín láti wá sí ìkànnì wa ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀yìn ò fún àkọ́tun ètò ẹ̀bí aláyọ̀ lórí ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM títí ìgbà náà ó kọ tèmi ò yípadà o tèmi tọ́pẹ́ akínkòlé ẹ̀ ló kọ tèmi ẹ wò ó dàbọ̀.

olórí àwọn ọmọ ológun ìyàn ọ̀gágun wa Hidi Shahibu ló ti pè fún àjọṣepọ̀ iṣẹ́ ológun eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ohun èlò ìmọ̀ ẹ̀rọ ti ìgbàlódé bí àwọn ọmọ ológun Nàìjíríà bí wọ́n ti ṣe ń gbẹ̀ gbòrò gbẹrẹgẹ jígẹ̀ sí nígun-nígun láti ìpín mẹ́jọ sí méjìlá. Olórí àwọn ọmọ ológun ló ṣe ìpè náà lónìí níbi ètò ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ àwọn ọmọ ológun Nàìjíríà nílùú Àbújá. Shahibu ó ṣàlàyé bí ìmúgbòrò náà bó ti ṣe dá lórí ọ̀nà láti lè kojú àwọn ìdojúkọ mọ́ ètò ààbò tó ń wáyé lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn ìhàlẹ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò. Eléyìí tó pé ó nílò àjọṣepọ̀ iṣẹ́ àwọn ológun tó fi mọ́ àjọṣepọ̀ fọwọ́sowọ́pọ̀ iṣẹ́ àwọn àjọ aláàbò gbogbo láti lè gbógun tìrú ìhàlẹ̀ bẹ́ẹ̀. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn ilé wa fún tàlẹ́ òní, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ti pàṣẹ fáwọn ìjọba àpínlẹ̀ láti lo àṣàrò ètò ẹ̀náwó wọn pẹ̀lú ètò ìdàgbàsókè fún ìmúdára lẹ́ka ètò ẹ̀kọ́ tó fi mọ́ ètò ìlera lábọ́dé. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ń lo Àbújá náà ti wọ́gilé ẹ̀sùn ọ̀daràn mẹ́jọ tíjọba àpapọ̀ pè lòdì sí ẹni tí wọ́n fẹ̀sùn kàn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ ayédèrú tó mójútó àwọn ohun ìrànwọ́ òkèrè fúnjọba àpapọ̀ nínú àjọ PFIPC ẹni tí í ṣe Adeniyi Adeyemi. Ìjọba àpapọ̀ wọ́gilé owó orí epo tó jẹ́ 3.3 trillion náírà nínú owó orí epo rọ̀bì gẹ́gẹ́ bí lára akitiyan láti fi mú àdínkù bá àwọn gógó nǹkan. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ó yan Báṣọ̀run Akínwálé Akínwọlé gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ tuntun. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn ilé wa fún ti alẹ́ òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ̀ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn tó bá ṣojú yín tẹ ẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀. Ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Oòrùn ayọ̀ láòsùn.

0: ọmọ Yorùbá àtàtà ẹja gbàṣà wà lárugẹ ẹja wà náà sọ̀kan ká fìfẹ́ bára wa lò ká sí pẹ̀lẹ́ kùtù kí gbogbo ẹ̀ ó lè tùbà kó lè tùṣẹ́ kó lè dùn kí gbọ́ngbọ́n ó lè kán sí i. Wọ́n ní ò bàjẹ́ láyé ológun bẹ́ẹ̀ kò bàjẹ́ láyé ara ẹ̀sà ayé ọ̀rọ̀ ọ̀gbọ́n àgá ń kọ̀yàn náà kò bàjẹ́ lákòókò tiẹ̀. Ẹ ń gò nítorí mi bàjẹ́ o kò yọ torí tiẹ̀ náà bàjẹ́. Ó kí yín ẹ̀ka alẹ́ ní gbogbo ibikíbi tọ́wọ́jà kan nìyí bá ń láǹfààní àti máa fẹ́de láṣálẹ̀ tòní. Ẹ mọ̀ ká lẹ́nu ilé yìí ẹ̀ka alẹ́ lọ́ọ̀dẹ̀ yìí o ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú kó lè da làálàá kókó dandan kí gbogbo ó lè jọra wọn tẹ̀ ń bá kà. Ẹ ǹlẹ́ o ọmọ Nàìjíríà ẹ ǹlẹ́ lọ́ọ̀dẹ̀ yìí. Gbogbo ọmọ ìdáyé ọmọ káàárọ̀ ò jíire o ọmọ Yorùbá o ọmọ Yorùbá tíátíá hàn ẹ mọ̀ kalẹ̀ ẹni bí ẹ ti ń gbọ́ mi.
1: Gbogbo ọmọ òdùdú wa pátápátá ń gangan mú oge sí lọ́wọ́lọ́wọ́ ìpàdé torí.
0: Mo kí yín ẹ káàbọ̀ sórí àkọ̀tun ìtòyìn ètò wa tí wà làṣà lórí ètò tó jẹ́ pé àti máa ń ṣàgbéyẹ̀wò àwọn tó rọ̀ mọ́ àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá níbi àti máa ń sinra wa ń gbéra ẹ̀pàkọ́ tá a ti máa ń pera wa padà wálé pàṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ parun tá a sì máa ń fọ̀rọ̀ jómitoru ọ̀rọ̀ tá a máa ń yànnàná àwọn tó ní í ṣe pẹ̀lú nǹkan tó rọ̀ mọ́ àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Àwọn èyí tó ti dàbí ipa àti ń gbàgbé rẹ̀ àwọn èyí tá a ti ń fọwọ́ rọ́ sẹ́yìn ẹ̀kọ́ mọ́ bá dín tí ó jẹrù odò lọ ọmọ mi kó mọ́ dohun ìgbàgbé kó mọ́ dohun àfẹ́yìn dégún fi sọ ńlá ṣe máa ń tètè pera wa padà wálé lálẹ́ yìí. Àtúntì dénà bá tún ṣe jọ ṣe kínní ọ̀hún bá a ti ṣe máa ń ṣe lórí ètò tiwa làṣà tá a tún mú ọ̀rọ̀ àṣà ńlá tún mú gbọ́ bá a ti máa mú gbọ́. Wọ́n pé bó bá jẹ́ nílẹ̀ Yorùbá bọ́mọbìnrin bá jí ó di dandan lára àṣà pọ́nlé ẹ̀yin ìbọ̀wọ̀ fún àgbàlagbà a ní nílẹ̀ Yorùbá púpọ̀. Wọ́n ní báyìí là á ṣe ńlẹ̀ tọ̀dọ̀ ti a èèwọ̀ bòmíì ni èèyàn lè débì kan kó yé gún ní gbowó débẹ̀ bẹ́ẹ̀yàn bá débò míì ó lè jẹ́ èèyàn lásán ní gbowó débẹ̀ ẹ̀yàn bá ti ń ṣe lọ́dọ̀ ti a èèwọ̀ nílẹ̀ bòmíì ẹ̀yin ò kálukú ló ní àṣà àti ìṣe tiẹ̀ kálukú ló ní bí wọ́n ti ń ṣe nínú ìran tiẹ̀ nínú ìdílé àti nínú ẹ̀yà tiẹ̀ ẹ̀yà kọ̀ọ̀kan ló ní kálukú kọ̀ọ̀kan tó lódùmarè fi jíǹkì wa ẹ̀ rí pé kan ọwọ́ wa náà ò dọ́gba ẹ̀bí kúkúrú ti wà ńbẹ̀ ngókùn wà ńbẹ̀ níbẹ̀lẹ́ ti mọ̀ pé kò dọ́gba nígbà olódùmarè sì fẹ́ ṣẹ̀dá àwọn èèyàn náà ó ṣe kúkúrú ó ṣe gíga ó ṣe tó lómi lára ó sọ pẹ́lẹ́ńgẹ́ bó ti wo olódùmarè ló fi á dára ẹ̀yin ò níbẹ̀lẹ́ ti mọ̀ pé bó ti wo ọlọ́run ọba mi ní sọ̀lá o ipé èèyàn kèé ṣẹ̀yà mi kí n wá máa ṣe rìkísíkì máa bẹnu àtẹ́lò máa pẹ̀gan rẹ̀ mọ́jà ṣe bẹ́ẹ̀ àtẹ̀yàmí ká kó wọn mọ́ra ká kọ́ mọ lùbọ́ kílùú lè dáa kó lè tùbà òun náà ni o ẹja fìfẹ́ bára wa lò ní Nàìjíríà.

0: ilé ọsílẹ̀ ló dàbàtà mọ́ lọ́dẹ ìkúnlẹ̀ adé lábẹ́ lọ́dọ̀ òkú. O ní pẹ́lẹ́ ọjọ́ gbọ́dọ̀ pọ́nmùrà bàjẹ́ o gbọ́dọ̀ buwẹ́sẹ̀. Ilẹ̀kùn mẹ́rin nílógún lé nífẹ̀ẹ́ kan o.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pa abala méjì lètò ti wà làṣà pín sí abala alákọ̀ọ́kọ́ ó tiẹ̀ tó de pa àkọ́kọ́ bẹ̀rẹ̀ ètò àmú wúri ọjọ́ ajé àmú gbọ́ kó tó wá dé wípé a lọ mú ẹ̀ta àbáwá lálẹ́ tòní ká tó lọ mú gbọ́ ó yá ẹ̀yìn ara lé ṣe mọ̀ pé kàn ní kànga gbọ́mọ̀gbẹ̀ náà lẹ́wà yìí ẹ̀yìn dẹ̀sẹ̀ ń dara pọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ mọ̀ sí ohun ẹ mọ̀ gbé pò ń bẹ́ẹ̀ ẹ fìdílé nǹkan ẹ̀wọ́n nǹkan fìdílé o ká tún jọ gbádùn ètò tiwa làṣà lásẹ̀lẹ̀ ètò ní ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ wells radio 89.3 FM òun náà lẹ́tí láǹfààní láti mọ gbọ́ wa láṣàlẹ̀ ètò ní o ẹ̀yin ó kè díẹ̀ sí kàlejò láǹfààní láti jẹ gbádùn ètò tàlẹ̀ ètò ní ṣáájú ohun gbogbo yóò bá kó kọ ọmọ báyìí nìjánu ọmọ ó kọ tẹ̀mí dí òye padà o óyé ọlọ́run adégòkè lóòkọ tí mò ń jẹ́ ẹ̀ka lẹ́ mò ń bọ̀ ná.

ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú wúri ọjọ́ ajé tòní ní pápápá ẹ mọ̀ pé lónìí tún lọ́jọ́ ajé míì ọjọ́ ajé míì tún ti kò báyìí níwò yìí ìjẹ́jọ́ là ń dágbére fúnra wa lórí ètò ìpilẹ̀ṣẹ̀ olódùmarè ẹ̀ á tún padà pàdé lọ́sẹ̀ yìí olódùmarè sì sọ wà ẹ̀ ó fún wa lórí ọ̀fẹ́ àtàǹfààní láti tún wà títí di wákàtí àti àkókò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo fẹ́ wọ́n pé bí èèyàn bá mọnú rò onítọ̀hún mọ̀ pẹ́ dùn ṣé ẹ mọ̀ pé ń gbà dí ìmọ̀lẹ́ àlàyé lóòrọ̀ tòní lóòrọ̀ yìí nígbà tí ojúmọ́ mọ́ tó ọ̀yẹ́ là pérégede tó ní olókoròkó lódòrodò ẹni tí ó kọjá lọ bí iṣẹ́ ẹni ó kọjá lọ bí ti ń tajà kálukú gbọ̀nà bí àtijọ́ àti mú rẹ̀ lọ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé lẹ́nu òní tilẹ̀ mọ̀ yìí tilẹ̀ sì tún ti ń dúdú báyìí tó ti sú yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ ẹni kan ló mọ̀ òun lọ̀rọ̀ lé ayé ìyẹni tó kàn ló mọ̀ lẹ́nu ilẹ̀ mọ́ ilẹ̀ sú yìí oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá ènìyàn ọmọ ẹ̀dá ádámọ̀ ẹ̀yọ tó jẹ́ pé ẹni tó kàn ló lè ròyìn ṣùgbọ́n èmi àti àtúnwà àwà àmì mi iyè àrógun ẹgbẹ́ dìgbàdìgbà àrógun wàhálà ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé lákòókò oṣù mẹ́ta tó parí ọdún tó bá tiẹ̀ ti di wípé àti ń bọ́nú oṣù kẹwàá òun làwọn èèyàn ó ti mọ̀ mẹ́nuba pé àwọn oṣù bàbàbà ọgbọ́n mo fẹ́ fi kinní kan dá yín lójú pé kò sóṣù tí ò dáa àwọn èèyàn ní ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ká ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́ eré àsápajúdé ká dín kù ṣùgbọ́n jùbẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ jùbẹ́ẹ̀ lọ ẹjá wúre ta lẹ tòní kórí wa kí ṣẹ̀dá wa ọmọ takò wá kórí wa ọmọ takò wá kí ṣẹ̀dá wa ọmọ gbàbọ̀dẹ̀ ìjọ tẹ̀bí bá ń pọ̀nà kẹlẹ́dùnmarè kó mọ̀ jórí wa gbàbọ̀dẹ̀ kí ṣẹ̀dá wa ọmọ rìn lọ́jọ́ tẹ̀bí bá ń pọ̀nà ká mọ̀ sí rìn ká mọ̀ sí lẹ̀tẹ̀ ó yá o ìwúrí ajé tọjọ́ tò nínú ó yá ẹ̀mọ́ ń pa pàápà kìí ṣe gbogbo ìgbà náà lówó owó lọ́pọ̀ ọgbà àtọ̀rọ̀ ẹ̀mí gúngùn àtọ̀rọ̀ àìsèké àtọ̀rọ̀ àlàáfíà a sì tọ̀rọ̀ ààbò tó pe lọ́dọ̀ olódùmarè tálẹ̀ ètò ní kórí ìwọ́ mọ́ gbàbọ̀dẹ̀ kámúsìnrìn tẹ̀bí tara sọmọ tìdílé ó yá o ẹ̀sọ́ dìbúrè ń pa pàápàá.

0: mo kọ ọ̀nà méjì là ń lọ lálẹ́ yìí. Eléyìí tí mo kọ́kọ́ mú lálá kọ̀ọ̀kọ́ òun ẹ̀ ńlá fi bẹ̀rẹ̀ ni. Ibi ẹlẹ́ẹ̀kejì tá à ń sẹ́ rírè lálẹ́ yìí, òun náà ló ní í ṣe pẹ̀lú oríkì. Kí gan là ń pè ní oríkì gan? Orí kìkì ni oríkì. Mo ti ń ki orí èèyàn. Orí kìkì olóríkì. Ṣé ẹ rí ọ̀kan lára àṣálẹ Yorùbá lóríkì jẹ́? Ó làwọn Yorùbá ń lò gẹ́gẹ́ bí àṣà tán fi ń gbà yinyin tí wọ́n fi ń yin ènìyàn. Wọ́n ó fi gbósùbà, wọ́n ó fi mọ́ gbóríyìn, wọ́n ó glo àṣà yìí, wọ́n ó fi mọ́ yin ènìyàn. Ẹbí, wọ́n á mọ́ fi yin ẹbí, wọ́n á mọ́ fi yin ìlú. Kódà, wọ́n á mọ́ lò fi yin ẹranko nígbà míì gan.
1: Síbẹ̀ nílé lọ́kọ̀ lẹ́yìn ojúbo oge sí lọ́wọ́ lọ́wọ́. Kò ní mo kí gbogbo yín pátá à ń gbọ́rọ̀ òǹgbọ́dọ̀ mi ò mọ̀ mọ́.
0: Wọ́n á mọ́ lò tí wọ́n sì fi yin èèyàn tí wọ́n è kí èèyàn tó jẹ́ pé orí ènìyàn ó sì mọ́ wú orí kìkì. Wọ́n lo orí kìkì yìí, wọ́n lò ó, wọ́n lè lò bí àsámọ̀ ọ̀rọ̀, wọ́n lò lò bí ẹwà èdè, wọ́n lè lò bí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orin tí wọ́n ti jàn pọ̀. Wọ́n fi wá sọ̀rọ̀ tí wọ́n ìwà máa pe gbólóhùn tí ó sì mọ múṣẹ̀ dáàyàn wú, tí ó mọ mú orí ẹni tí wọ́n bá ń perí rẹ̀ ọ̀hún, tí ó sì mọ mórí rẹ̀ wú, tí ó sì mọ yin ẹni ọ̀hún, tí ó sì mọ dàbí wípé lémi nìkan tán. Oríṣiríṣi oríkì ló wà, oríṣiríṣi ọ̀nà láti lè pín oríkì sí. Oríkì orúkọ ń bẹ, oríkì orílẹ̀ ń bẹ, oríkì ìlú wà, oríkì ìdílé wà, oríkì ìran wà. Báhùn lóríṣiríṣi oríkì tó ń bẹ. Àwọn ìdílé kọ̀ọ̀kan ní oríkì tiwọn tó jẹ́ pé oríkì ìdílé eléyìí ó yàtọ̀ sóríkì ìdílé eléyìí. Oríkì orílẹ̀ eléyìí yàtọ̀ sóríkì orílẹ̀ eléyìí. Oríkì ìlú kọ̀ọ̀kan náà tún yàtọ̀ sí tira wọn. Oríkì Ìbàdàn ó yàtọ̀ sí oríkì Ìlàrúwò. Ìlú nù mo fi ṣàpẹrẹ ni. Oríkì orílẹ̀ náà wà yún túmọ̀ sí pé orísun onítọ̀hún, orísun ibi tẹ́ ẹ ti ṣẹ̀ wá. Àwọn ìdílé míì, ìdílé jagunjagun ni orísun wọn, àwọn sí àwọn tó jẹ́ pé akọni ẹ̀dá ni wọ́n. Wọ́n á sì máa fi kì wọ́n. Bẹ́ẹ̀ la lóríkì orúkọ. Oríkì orúkọ yìí gangan lásàrè mẹ́nuba lálẹ́ ìka tó mọ darí lọlé lálẹ́ ètò ní lórí ètò yìí. Oríkì orúkọ gangan ni. Ṣé mọ̀ pé ńlẹ̀ Yorùbá bá ti bí ọmọ? Oríṣiríṣi ọkọ ló wà. Ọkọ àmútọ̀run wá ń bẹ. Èyí wọn làwọn ọmọ tó jẹ́ pé bóyá bí wọ́n ti wálé ayé ń tó rọ̀ mọ́ ìbí wọ́n ti fún wọn lóko tẹ́lẹ̀ kan tó délé ayé. Àpẹẹrẹ náà lè ìbejì ìyún ọmọ méjì a ti sọ lórí ètò ìlọ́sẹ̀ tó lọ ń gbà sọ̀rọ̀ nípa ọdún ìbejì tó lọ lọ́wọ́ eléyìí tó wáyé. Ọdún ìbejì tó wáyé ń gbóra. A sọ̀rọ̀ ń pa àwọn ọmọ méjì èjìrí ará àṣokùn. Ẹyọ Táyélolú àti Kẹ́hìndé orúkọ àmútọ̀run wá ni. Torí wípé ìkan ló kọ́kọ́ délé ayé èèyàn ni Táyélolú tó wá tọ́ ayé wò. Kẹ́hìndé ló Kẹ́hìndé. Ṣùgbọ́n àwọn Yorùbá tún wá gbàgbọ́ pé Kẹ́hìndé ló gbẹ̀gbọ́n. Nítorí pé Yorùbá gbàgbọ́ pé Kẹ́hìndé ló rán Táyélolú ńṣẹ́ pé ó yá lọ wò bó náà ti ń ṣe ńlé ayé ṣe nǹkan dùn, ó yá lọ lànà díẹ̀ máa bọ̀ lẹ́yìn. Ṣùgbọ́n Táyélolú ló kọ́kọ́ délé ayé òní Yorùbá sì kàkún ẹ̀gbọ́n. Kẹ́hìndé ló sì kejì. Yàtọ̀ síyún àwọn ọmọ míì náà wà tán mọ́ ọkọ̀ tiwọn wá látọ̀run. A ní àìná igè. Kódà dàdà ń bẹ, olúgbódì ń bẹ, àjàyò gidi olú oníkànga àjípọn. Báhùn làwọn orúkọ oríṣiríṣi tó jẹ́ àmútọ̀run wá. Ṣùgbọ́n yàtọ̀ sóko àmútọ̀run wá Yorùbá máa ṣèṣọ́ ọmọ lóko tí wọ́n dìídì wọlé tọmọ ọ̀hún ti jáde pé ó yá ọkọ̀ báyìí làá fún ìdílé báyìí láti wá. Ìdílé aládé láti wá ẹ bá ń sọ ládé kọ̀gbẹ́. Ìdílé onílùlẹ̀ bá láti wá ẹ bá ń sọ láyàn gbèmí. Ìdílé ọdẹ láti wá ẹ sọ́lọ́dẹ́ nìyí. Yorùbá máa wo ilé tọmọ ti jáde. kan to fo omo lo ko yato sile won mo wo n toro mo akoko igba ti ya re gboyun re nu n to n sele nigba na boya won bide baba re ni won so ni bide mi boya sele kan sele to je pe akoko ti won fe bi le rin ayo sele ninu ile ohun won le pe ni pa mi lerin boya won padanu baba baba abi baba iya won le so n baba tunde abi kan so ni ye tunde yun tun mo si pe iya pada wa nu lori sirisi ba la won yo ba mo n wo kan to so mo loko yato so ko amutorun wa mo pe won a mo wo idile atin to ro mo igba tan fe bi mo run gbogbo tin sele
1: agbada ka so duro la
0: be na ni yo ba se mo fun omo ni oriki oriki ki yi oruko oriki wa ti won a mo fo mo yato si oriki idile enikokan yato si oriki ilu enikokan nile yoruba kaluku lo ni oriki ilu ti e loto oriki ilu apere re loriki ile ibadan won pe ibadan mesi ogo nile oluyole omo ajepinyo omo fikara un forimu ibadan moja eyi to ja lojo si to fikara waju gbogbo leru lo ibadan lu okunmola ilu ibikunle lara oriki ilu nu se wa ri idile enikokan tun wa loriki ti e lototo idile to ba ti wa o le je pe boya omo egun ni oni o abomo ayan abomo jagun jagun kan abomo oloye lara idi oriki idile won pe omo gbongbo orikeke parada sogede eyan pipe legbe loje ele omo lomo ni ba won ruge o lagbayi omo biroko lagbayi olodo won o olodo won gbogbogi ni o gbe tan gbo laro oriki idile kanu se wa ri oriki oruko yi on loruko ti won fun omo jojolo gege bi oriki re bo ba jokunrin ni won mo fun loriki oruko bi won pe akanmu
1: ipade
0: alani
1: isun ile gbogbo yoruba o abun tero mo efe o
0: ko ba se jobin na ni won pe aduke amo pe
1: ere mo lodo kan darara
0: asake
1: odo to sangere ke
0: ayoni baba wa ni amo wa won kan leyo kokan omo tan ba pe ni asake o ko mu ti lo na ni tumo re o tumo si wi pe omo ti won sa lati ke asake ni o asake baba wa so omo ni ayan fe nko eyin o tumo si pe ayan omo lati fe ni ayan fe e wa ede yoruba nu oruko nu e wa ede yoruba mo yo ninu oko nipo oriki oruko omo omo tan ba pe ni aduke omo tan du tan ra ke nigba won du won se bere si ke

0: oríkì tá a mẹ́nuba. Oríkì jẹ́ kan lára àṣà tó jẹ́ pé ìran Yorùbá ó jẹ wọ́n lógún púpọ̀ púpọ̀ jù. Èyí sì mú wọn yàtọ̀ láàrin àwọn ẹ̀yà yòókù láàrin ìran míì. Kò sì sọ́jú lọ́wọ́ ọmọ káàárọ̀ jìrè tí ò lóríkì tiẹ̀ o. Yálà lóríkì ilé, oríkì orílẹ̀ ni, tàbóríkì ìdílé, àti pàápàá jùlọ oríkì orúkọ. Àwọn míì è ní oríkì orúkọ o. Ó jẹ́ wípé wọ́n ní oríkì orílẹ̀, wọ́n lóríkì ìdílé, wọ́n sì lóríkì ìlú. Oríkì yìí lọ̀rọ̀ táwọn Yorùbá máa ń lò láti fi yin ara wọn. Tàbí ẹni tínú wọn bá ń dùn sí tí wọ́n sì fẹ́ jẹ́ kó mọ̀ pé inú àwọn jọ sí inú àwọn dùn sí wọ́n yìn, wọ́n kí oríkì yìí láti mórí rẹ̀ wú. Oríṣiríṣi ìran ló wà tó jẹ́ pé kálukú lóríkì ti ìran aláràn wà, ìran olúòde, ìran oníkòyí ìrèṣé, ìran òpómúlérò ọlọ́fàmójọ olókùn ẹṣin ọ̀rìn ilé àrẹ̀ṣà bàǹbà òpómúlérò mọjà lẹ́kàn. Lóríṣiríṣi bá àwọn apẹ́ oníkòyí òsinmi ogun, oríṣiríṣi lóríkì ìran lóríṣiríṣi. Ó túmọ̀ sí pé ìran tí kó wá kọ̀ọ̀kan tẹ́nìkọ̀ọ̀kan ti jáde wá ẹyọ ìran rẹ̀. Ní táwọn bàbá ńlá bàbá rẹ̀ ti ṣe àti máa ṣe bọ̀ wọn, wọ́n máa wò tí wọ́n èsì máa kì án pé ọmọ òpómúlérú mọjà lẹ́kàn, ọmọ ọlọ́fàmójọ, ọmọ ẹlẹ́rìn kínní kan, ọmọ ìrẹsà òkárẹ̀, ọmọ olóòjé ìpẹtu, ọmọ arántíwẹ̀ bí òjò. Bam bam bam lóríkì ìran. Ṣẹ̀wá oríkì orílẹ̀ yìí lewì ewì tó jẹ́ pé yóò máa sọ nípa ìtàn àwọn bàbá ńlá bàbá èèyàn, kó tó di pé wọ̀gán délé ayé báwọn bàbá ńlá bàbá onítọ̀hún bí wọ́n ti lò pé sí ayé wọ́n ń gbà wọ́n gbà láyé, wọ́n jagun alára, wọ́n ja tajero, wọ́n já ṣẹ́gun, wọ́n ja tọwọ́rọ̀pọ̀ àga, wọ́n ja ti orílẹ̀ mẹ́rìndínlógún. Bàm bàm bàm gbogbo ẹ̀ ni wọ́n sọ nínú oríkì ọ̀hún. Iṣẹ́ akin táwọn bàbá ńlá bàbá wọn gbèsè látòrírun wọn, àwọn iṣẹ́ akin tí wọ́n gbèsè bàǹbàǹ lóríkì orílẹ̀ ó sọ. Oríkì ìdílé wò a máa tọ́ka sí ìran èèyàn àti ìṣesí tó fi mọ́ èèwọ̀ tí wọ́n ṣe nínú ìran tó ti jáde, tó fi mọ́ iṣẹ́ tí ìran rẹ̀ yàn láàyò, tó fi mọ́ àléébù ìran rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣẹ̀wá lóríkì orúkọ tá a mẹ́nuba lálẹ́ yìí o. Òun lóríkì orúkọ tó jẹ́ pé lẹ́yìn ìgbà wọn bá ti fọmọ lórúkọ rẹ̀ tán pé n tó mọ jẹ́rè owó wà á pé kí lóríkì rẹ̀ já sọ lájọ kẹ́ ẹja fún sọ̀lá, ẹja fún lámọ̀ pé àrí kẹ́, ẹja fún ládìgún àdìsá bàm bàm.
1: Ọmọ tó bá sọ ilé nu wo, ó ṣàpòyà ń kọ́.
0: Ó sì jẹ́ pé láti jẹ́ kí wọ́n mọ̀ wípé kìí ṣe wípé o kàn wáyé lásán o lóríkì tá ẹ máa kì ọ́ tí ó jẹ́ nǹkan ìdámọ̀ ẹni sẹ́ mọ̀ kó kọ ẹni ní ìdámọ̀ ẹni èmi ńlágbájá ọmọ lágbájá ohun ìdámọ̀ rẹ ni ìwọ ló ní nǹkan rẹ, wọn ò ní bọ́ dù ú ṣùgbọ́n ẹni tí ò bá ló kọ kò ní nǹkan ìdámọ̀ wọn kàn máa níta ni eléyìí òun ìwọ òhun ìwọ ńgbà wọn ò bá sọ òhun ìwọ tí wọn ò sì mọ tí wọn ó pè ń gbò báyà wọn kò dá mọ jẹba ìjà fún ọ ló kọ. Ọkọ̀ náà níṣẹ́ pàtàkì ti ń ṣe. Bẹ́ẹ̀ náà sì lóríkì náà ṣe níṣẹ́ pàtàkì ti ń ṣe. Nígbà míì bí èèyàn bá fẹ́ ṣègbéyàwó, wọ́n á bẹ̀rẹ̀ oríkì, wọ́n kì í lọ́kọ láyà torí wọ́n sì kú tí wọ́n á sì bú sẹ́kún ẹkún ayọ̀ ní. Inú àwọn ìyá nìyá ọmọ tó bá ti fẹ́ dá tọ́mọ bá ti lọ dágbére pó mọ̀ dìgbà mo mọ̀ tí ń lọ náà ní ò bá mọ̀ kí ó kárẹ̀ ó kárẹ̀ àmọ̀ pé mi àmọ̀ pé ẹ̀dú ò dójú tì mí, ó sọ mí dẹni yìí láwùjọ, ó jẹ́ ń dẹni tó ṣe ń mú yan gan, ó jẹ́ ń dẹni tí gbogbo èèyàn mọ̀ náwọ́ sí pé bí ọmọ rẹ̀ ti ṣe ni ó jẹ́ ń ṣe o kare ni yo ba mo ki omo re meje mejo me so me wa pe ah omo mi o mo me gboju bi lodo ba le mi o se kini tan o je ki gbogbo e odun ki gbogbo kan si o so mi de ni yi lawujo ni o se ma ki ni o ma ki lori si soriki lati oriki ara re to jo ki o ko titi wo oriki ran won oriki dile won o ki ilu to je wi pe be na lobirin ohun na to na ba wole oko to ba je omo yoruba to lo ki lo fe o ni dandan ko na moriki ba le re tori ijo ti nko ba fe ri bakan bakan to je pe boya nu bi ba le re ti o si wo pe ah bo ni mo se le se ti fi mori arakunrin wale enyo yo ba bere oriki ba le mi omo lagbaja omo lagbaja e mo binu te bi wo lo omo kini kan ha lokan ba le ri o ba bele pese pe aya mi o da mo ti po dede nle o ba de ti won re rin papa pa lura won oro ti yanju nu o tumo ti pe a wa sese mo dida wa nu pe wo ohun to ba wo ni o se awon wo nkan ba awon eyan o fi pari awo laarin loko laya laarin iseju aya ti ru awon mejeji o si jo sira won bẹ́ẹ̀ náà ni tí ó bá se dáadáa fún aya àbọ́kọ àbẹ́lò míì tó o sì kí torí rẹ̀ wú yóò tún lè se jù bẹ́ẹ̀ lọ́jọ́ míì nígbà mo se lé inú wọn dùn wọn kì mí orí mi wú inú mi dùn ara mi sì agaga
1: agbada ká sọ dúró
0: oríkì ti ní kì mí tó ń lẹ yorùbá nù.

òpó Facebook wa lálẹ́ yìí ṣeun ọládé púpọ̀ wọn kíwa wọn ní ẹkú ètò láti gbáre mú Ìbàdàn Adéolú tó ní ìwọ̀nlẹ̀ ẹ̀ka lẹ́ṣọ́hùn tẹ́ wà ń bẹ̀ nítorí tiwa o.

0: lára mú.
1: Kàǹkà wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM Kàǹkà Agbẹ́mágbẹ́.
0: Bàtọ́ ló ń fẹ́ ṣẹ̀dá wa, kúra wọn mọ́ láìka.